0: gbọ́jú kan mú dọ́tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ́lélé lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsúdó àkútí pẹ́lúkúfídó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàtà mẹ́kọ́lọ́ yìí há dọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jù kan tógójú kan lọ́pẹ́ mọ́ mú dọ́ máma aráfá mẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ gbáligbáli wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yàn mú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé ń kékeré ìwọ̀n àdéhùn zàlìkì ó lé ti lọ báyì ń kéke àmà dẹ̀ tọ́lọ́nà àfọwọ́létí lè kó ti mẹ́mi lè wà dọ́ mẹ́ hàn tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàlẹ́kà yá hàn mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n ti ní wo má vi aṣọ náà mi kúpọ̀n lọ́ọ́ yáná lọ́ mú dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínì mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpẹẹlẹ mi àṣọ lọ́nà kóló àmì kọ́kọ́ nuyinde aṣọ náà àmì hàn tọ́ ó nàá lómi gbọ́ ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsúdọ akú ti pé lọkùnrindó lámẹsẹyìn ògbọ ilé ka dodo mẹkọrọ ìbádọ àtọ.
1: tèmi aritibuye igba nkìlọ bẹ ti di ìjọba togo yàrá di afọ aráàlẹ ọ̀nà ọmọ olùgbò irun yà pé ní irun ibà òun jẹ́ irun kan yàrá pé ní paludism ńlẹ̀ lóyìnbó irun jẹ́ irun kan yé bẹ́ alápá iná bu nẹ́ òun akóhùn ẹ̀bọ́ nẹ́ irun jẹ́ irun kan jẹ́ irun bàdé ń sin apá ọmọdé yẹn lọ́ọ̀yá ọmọdé bẹ́ kò ní ọdún mẹ́rù ẹ̀ ní alápá iná ta irun ẹ̀fú nẹ́ napa ọmọ ẹ̀ tọ́nà kan jogún bá irun mbà ńlẹ̀ ló togo ìjọba togo kẹsíntà rẹ̀ ní akóbu lamba fún ọmọ chigiri yẹn lamba yà bọ̀ bu yẹ ọmọ yẹn kò ní ọdún mẹ́rù náà ẹ̀ ọ̀làkọ̀ọ́bù lamba nọ̀nà mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yẹn oṣù mẹ́fà yẹn oṣù méje yẹn oṣù mẹ́dógún ẹni ní ọ̀nà karùnbù lamba abẹ́bẹ̀ fún ẹ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní nǹkan àlójúfò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sàn-án ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí lábẹ́ kó bu lamba bẹ́ẹ̀ lẹ́nu tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó ná lamba yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tó gbẹ́ ìjọba tó gbà pé yín pọ̀ nǹkan àlójúfò sí ṣe ká gbẹ́ ọmọ wọn lọ́nlé dòtó yìí bẹ́ẹ̀ sánmọ́ ndí lamba bùbù ká bu lamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ẹ̀.